0: The National Economic Council ndị nke nọ na Edo State. Nke ịtọ bụ ndị nchekwata exam nke a na ndị nchekwata ulile akwụkwọ nke a na-akpọ ndị WAEC ewepụtago ihe akpọrọ aha result ndị nke dị na 2026. Anyị abazi na okwu nke anyị nwe bụ okwu a n'ụbọchị nke taa ọfụma. Site na nke isi onye isi ọchịchị obodo n'aka bụ Bola Ahmed Tinubu ekwugo okwu site na ọnụ onye na-ekwupụtarị okwu bụ ndị na-echekwa Naịjirịa bụ ndị ame. O kwuru kwa n'ozi okwu si na ọ yi mega anọ a ka ọ nanye wit nyakpọ 80% ka iji wee na-eto ndị a maka ọrụ ha na-arụ n'ichekwa obodo nke bụ Naịjirịa. Nke abụọ bụ onyeisi ọchịchị obodo bụ Edo State nke bụ Monday Okpeholo ekwugo okwu si n'onye tinye onwe ya n'ime ka ndị nke bi na ndị ọ na-achị bụ ndị bi n'Edo State ka o wee mee ka ndụ ha na-ebi ndụ ụbịa, ndụ eriri nri, ndụ ntaramahụhụ ka o wee kwụsị site na ọnụ ndị nke a na-akpọ ndị bụ the National Economic Council ka o si wee kwupụta okwu a n'ụbọchị nke taa. Ana o kwupụtarakwa n'okwu a n'ihi nwekwanụ ndị na-akpagharị ka o ji nwee isi bụ ndị nke a na-akpọ Dr. Elizabeth Ebusele, onye bụ Commissioner for Budget and Economic Planning, tinyere ọchịchị Monday Okpeholo. Nke ịtọ bụ ndị nchịkọta exam n'aka bụ ndị a na-akpọ ndị WAEC ekwugo si na ndị na-olile akwụkwọ nke na-ene na ụlọ akwụkwọ na result fapụtago ya bụ exam ene na 2026 nke a na-akpọ WAEC. Onye a ka o si wee ha m n'ọnụ n'ụbọchị nke taa n'ofu redio steshọn anyị nke a na-akpọ Isan Binoculars. Udo dịrịnụ ndị Igbo, udo dịrịnụ ọya, dịrịnụ mmanụ ụtụtụ, dịrịnụ mmanụ ehihie, dịrịkwanụ mmanụ abalị, ya gazierenụ nke ọma woo, ndewo nụ.
1: Ụdede wuyi ezigbobi ojo ọjọ siri n'ebikebi ti
2: eti ngbọwa azikwu weliweli udu
1: eyi na ileiṣẹ Isan Binoculars Radio èyí tó kalẹ̀ sí ìlú yúròpù. Ìròyìn ló ń dé sétí ìgbọ́yín látẹnu ọ̀gbẹ́ni Bọ́lá Gadé Owólabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó níròyìn náà. Aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti ṣe àfikún fún owó àwọn ọmọ ológun ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìdàgbàsókè àti àmúgbòrò bá ìgbé ayé àwọn ọmọ ìpínlẹ̀ Edo ni gómìnà ìpínlẹ̀ náà gùnlé tí ó sì ń ṣe lọ́wọ́lọ́wọ́. Àjọ tó ń mójútó ètò ìdánwò àwọn ọmọ oníwè mẹ́wàá ní orílẹ̀-èdè Nàìjíríà ti tẹ àtẹ̀jáde èsì ìdánwò ti ọdún 2026. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe àfikún ẹ̀kúnwó fún àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà. Àtẹ̀jáde yìí wáyé láti agbẹnusọ fún ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà nígbà tí ó ń sọ ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí wípé gbogbo àwọn ọmọ ológun tó lé ní 50,000 ni àfikún ti dé bá owó wọn, tí wọ́n sì ṣàlàyé wípé èyí ni yóò túbọ̀ jẹ́ kí wọ́n tẹ́pẹ́lẹ́ mọ́ iṣẹ́ wọn. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn sọ,

0: ọ̀gbẹ́ni Mark Ormond sọ wípé ìgbésẹ̀ yìí dára púpọ̀ nítorí pé àwọn ológun yìí ni ó ń ṣe ààbò fún gbogbo mùtúmùwà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó sì sọ fún wa wípé ìgbà tí àwa bá lọ sùn àwọn ọmọ ológun yìí ni ó dúró sínú òtútù àti wípé àfikún owó yìí yóò jẹ́ kí wọ́n lè mójútó iṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ tí yóò sì ní jẹ́ kí wọ́n lè gbàbọ̀dẹ̀ àti láti darapọ̀ mọ́ àwọn ọ̀bàyíjẹ́. Ó sì wá rọ àwọn ọmọ ológun náà wípé kí wọ́n yàgò fún ìwà ìbàjẹ́ ojúṣe wọn tí wọ́n ń ṣe ni kí wọ́n gbájúmọ́. Gómìnà ìpínlẹ̀ Edo ti tẹpẹlẹ mọ́ ìgbáyégbádùn àwọn ọmọ ìpínlẹ̀ náà. Àwọn àjọ tó mójútó èrò ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn NEC tí wọ́n ń pè ní National Economic Council ni wọ́n sọ ọ̀rọ̀ yìí ní ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí tí wọ́n sì sọ wípé pẹ̀lú àbẹ̀wò tí àwọn ṣe ìyẹn ẹni tí ó jẹ́ adarí ikọ̀ NEC IMC tó wá sí ìpínlẹ̀ Edo arábìnrin Bùsáyọ̀ Awótúndé òun ló sọ ọ̀rọ̀ yìí ní ọjọ́ ìṣẹ́gun ní ìlú Benin nígbà tí ó lọ wo àwọn àkànṣe iṣẹ́ èyí tí gómìnà náà dáwọ́lé tí ó sì lọ́gọ ẹnu wípé ó káre ọmọ ọ̀dọ̀ rere. Ó wá tún fi kún wípé àbẹ̀wò tí àwọn ṣe kìí ṣe pé bóyá àwọn fẹ́ wo kùdìẹ̀kudiẹ àwọn gómìnà tí àwọn ń lọ síbẹ̀ bí kò ṣe wípé àwọn iṣẹ́ kò ṣe mánì àti mánì gbàgbé ni àwọn ń ṣàbẹ̀wò rẹ̀. Àjọ WAEC ti fiyèsí ìdánwò ti ọdún 2026 síta tí wọ́n sì sọ wípé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n ní láti lọ sí àwọn iléeṣẹ́ àjọ yìí tó wà ní agbègbè wọn láti lọ wo nọ́mbà ìdánimọ̀ àti nọ́mbà tí wọ́n ò fi wọ inú àká èyí tí wọ́n ò sì rí èsì olùkówá wọn àti àwọn nọ́mbà ìdánimọ̀ tí wọ́n ń pè ní NIN èyí tí wọ́n yóò lò láti lè gbé èsì ìdánwò wọn jáde fún wọn. Èyí ni a ó fi ṣe àṣekágbárò yín tòní.
1: Gentlemen, my name is MC Alamano, known as the Enjoyment Landlord. I'm speaking right now. Always listen to Sports Daily on Esan Banakola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
2: Welcome to Sports Daily from Esan Banakola Radio. I am Big Billy. First, from the local sport, the Nigerian Fencing Federation has launched the first ever Wheelchair Fencing Academy in Africa, welcoming participants from across the globe to the 2026 Enable Wheelchair Fencing Academy, hosted by World Ability Sport in collaboration with the Commonwealth Fencing Federation. In another development, Portuguese giant Benfica have confirmed the signing of Nigerian attacker Floris Sebastian on a free transfer. The former Falcons striker joined Fenerbahce last year and helped the club win the Turkish Women's Super League last season, contributing 12 goals in 25 appearances across all competitions. In a separate news, new Frankfurt midfielder Rafael Yedika is hoping to draw inspiration from the legacy of Nigerian great Austin JJ Okocha as he begins his Bundesliga adventure with the new club. Oyedika joined Frankfurt from Club Brugge, signing a 5-year deal that runs until June 2031. This is the Beat of Sport from Esan Binoculars Radio. I am Big Billy, saying to have a lovely day and go.

níbikíbi tí ẹ ti ń gbọ́ wa, a sì kú wẹ́líwẹ́lí odò. Èyí ni ilé-iṣẹ́ Ishaba Inakula Radio, èyí tó kalẹ̀ sí ìlú Yúróòpù. Ìròyìn ló ń dé sétí ìgbọ́n yín látẹnu Ọ̀gbẹ́ni Bọ́lá Gadé Owólabí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó inú ìròyìn náà. Aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti ṣe àfikún fún owó àwọn ọmọ ológun ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìdàgbàsókè àti àmúgbòrò bá ìgbé ayé àwọn ọmọ ìpínlẹ̀ Edo ni gómìnà ìpínlẹ̀ náà gùnlé tí ó sì ń ṣe lọ́wọ́lọ́wọ́. Àjọ tó ń mójútó ètò ìdánwò àwọn ọmọ oníwèé mẹ́wàá ní orílẹ̀-èdè Nàìjíríà ti tẹ àtẹ̀jáde èsì ìdánwò ti ọdún 2026. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe àfikún ẹ̀kúnwó fún àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà. Àtẹ̀jáde yìí wáyé láti agbẹnusọ fún Ààrẹ Báyọ̀ Nanúgà nígbà tí ó ń sọ ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí wípé gbogbo àwọn ọmọ ológun tó lé ní 50,200 ni àfikún ti dé bá owó wọn, tí wọ́n sì ṣàlàyé wípé èyí ni yóò túbọ̀ jẹ́ kí wọ́n tẹ̀pẹ̀lẹ́ mọ́ iṣẹ́ wọn. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn sọ, Ọ̀gbẹ́ni Mark Omo sọ wípé ìgbésẹ̀ yìí dára púpọ̀ nítorí pé àwọn ológun yìí ni ó ń ṣe ààbò fún gbogbo mùtúmùwà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Tó sì sọ fún wa wípé ìgbà tí àwa bá lọ sùn, àwọn ọmọ ológun yìí ni ó dúró sínú òtútù, àti wípé àfikún owó yìí yóò jẹ́ kí wọ́n lè mójútó iṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ, tí ó sì ní jẹ́ kí wọ́n lè gbàbọ̀dẹ̀ àti láti darapọ̀ mọ́ àwọn ọ̀bàyíjẹ́. Ó sì wá rọ àwọn ọmọ ológun náà wípé kí wọ́n yàgò fún ìwà ìbàjẹ́ ojú iṣẹ́ wọn tí wọ́n ń ṣe ni kí wọ́n gbájúmọ́. Gómìnà ìpínlẹ̀ Edo ti tẹpẹlẹ mọ́ ìgbáyégbádùn àwọn ọmọ ìpínlẹ̀ náà. Àwọn àjọ tó mójútó èrò ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn NEC, tí wọ́n ń pè ní National Economic Council, ni wọ́n sọ ọ̀rọ̀ yìí ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí, tí wọ́n sì sọ wípé pẹ̀lú àbẹ̀wò tí àwọn ṣe, ìyẹn ẹni tí ó jẹ́ adarí ikọ̀ NEC IMC tó wá sí ìpínlẹ̀ Edo, arábìnrin Bùsáyọ̀ Àwótúndé, òun ló sọ ọ̀rọ̀ yìí ní ọjọ́ Ìṣẹ́gun ní ìlú Benin nígbà tí ó lọ wo àwọn àkànṣe iṣẹ́ èyí tí gómìnà náà dáwọ́lé, tí ó sì lọ́gọ̀ ẹnu wípé ó káre ọmọ ọ̀dọ̀ rere. Ó wá tún fi kún wípé àbẹ̀wò tí àwọn ṣe kìí ṣe pé bóyá àwọn fẹ́ wo kùdìẹ̀kudiẹ àwọn gómìnà tí àwọn ń lọ síbẹ̀, bí kò ṣe wípé àwọn iṣẹ́ kò ṣe mánì àti mánì gbàgbé ni àwọn ń ṣàbẹ̀wò rẹ̀. Àjọ WAEC ti fiyèsí ìdánwò ti ọdún 2026 síta, tí wọ́n sì sọ wípé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n ní láti lọ sí àwọn ilé

0: kàfa nwee ndụ ọma. Onye ndị kwuputa okwu a bụ ndị a na-akpọ The National Economic Council, ndị nke nọ na Edo State. Nke ịtọ bụ ndị nchekwata exam nke a na ndị nchekwata olile akwụkwọ nke a na-akpọ ndị WAEC ewepụtago ndị akpọrọ aha result ndị nke dị na 2026. Anyị abazi na okwu nke anyị nwe bụ okwu a n'ụbọchị nke nta ọfụma. Site na nke isi, onye isi ọchịchị obodo n'aka bụ Bola Ahmed Tinubu ekwugo okwu site na ọnụ onye na-ekwupụtarị okwu bụ nke akpọ na bekee presidential spokesman Bayo Ononuga si na ọnya etinyekwa ego na ego ndị nke a na-akwụ ihe bụ ndị na-echekwa obodo nche bụ ndị na-echekwa Naịjirịa bụ ndị ame. O kwurukwa n'ozi okwu si na ọ ya eme ego anụ a ka ọ nanye wit nye akpọ 80% ka iji wee na-eto ndị a maka ọrụ ha na-arụ n'ichekwa obodo nke bụ Naịjirịa. Nke ịbụọ bụ onye isi ọchịchị obodo bụ Edo Steeti nke bụ Mọnde Okpeholo ekwugo okwu si na ọ ya etinye onwe ya n'ime ka ndị nke bi na ndị ọ na-achị bụ ndị bi na Edo Steeti ka o wee mee ka ndụ ha na-ebi ndụ ụbịa, ndụ eriri nri, ndụ ntaramahụhụ ka o wee kwụsị site na ọnụ ndị nke a na-akpọ ndị bụ The National Economic Council ka o si wee kwupụta okwu a n'ụbọchị nke taa. Ana o kwupụtarakwa n'okwu a n'ihi nwekwanụ ndị na-akpagharị ka o ji nwee isi bụ ndị nke a na-akpọ Dr. Elizabeth Ebusele, onye bụ Commissioner for Budget and Economic Planning, tinyere ọchịchị Mọnde Okpeholo. Nke ịtọ bụ ndị nchịkọta exam n'aka bụ ndị a na-akpọ ndị WAEC ekwugo si na ndị na-olile akwụkwọ nke na-enye na ụlọ akwụkwọ na rezọltụ fapụtago ya bụ exam ene na 2026 nke a na-akpọ WAEC. Onye a ka o si wee ha m n'ọnụ n'ụbọchị nke taa n'ofu redio steshọn anyị nke a na-akpọ Isan Binoculars. Udo dịrịnụ ndị Igbo, udo dịrịnụ ọhịa, dịrịnụ mmanụ ụtụtụ, dịrịnụ mmanụ ehihie, dịrịkwanụ mmanụ abalị. Ya gazierenụ nke ọma o, ndewo nụ.
1: Udo edewo yi, ezigbobi ọjọọ ọjọọ siri n'ebikebi ti
2: eti ngbọwa. Azikwu weli weli udu. Èyí ni ilé-iṣẹ́ Isan Binoculars Radio. Èyí tó kalẹ̀ sí ìlú Yúróòpù. Ìròyìn ló ń dé sétí ìbọn yín látẹnu Ọ̀gbẹ́ni Bọ́lá Gadé Owólabí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó inú ìròyìn náà. Aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà, Bọ́lá Ahmed Tinubu ti ṣe àfikún fún owó àwọn ọmọ ológun ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìdàgbàsókè àti àmúgbòrò bá ìgbé ayé àwọn ọmọ ìpínlẹ̀ Edo ni gómìnà ìpínlẹ̀ náà gùnlé tí ó sì ń ṣe lọ́wọ́lọ́wọ́. Àjọ tó ń mójútó ètò ìdánwò àwọn ọmọ oníwè mẹ́wàá ní orílẹ̀-èdè Nàìjíríà ti tẹ àtẹ̀jáde èsì ìdánwò ti ọdún 2026. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe àfikún ẹ̀kúnwó fún àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà. Àtẹ̀jáde yìí wáyé láti agbẹnusọ fún Ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà nígbà

0: Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn sọ, Ọ̀gbẹ́ni Mark Comer sọ wípé ìgbésẹ̀ yìí dára púpọ̀ nítorí pé àwọn ológun yìí ni ó ń ṣe ààbò fún gbogbo.
1: Rev. Dr. I.R. Briggs to the office of a bishop.
2: Join us on Saturday.
0: Àti láti darapọ̀ mọ́ àwọn ọba yìí jẹ́, ó sì wá rọ àwọn ọmọ ológun náà wípé kí wọ́n yàgò fún ìwà ìbàjẹ́. Ojúṣe wọn tí wọ́n ń ṣe ni kí wọ́n ó gbájúmọ́. Gómìnà ìpínlẹ̀ Edo ti tẹpẹlẹ mọ́ ìgbáyégbádùn àwọn ọmọ ìpínlẹ̀ náà, àwọn àjọ tó mójútó èrò ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn NEC tí wọ́n ń pè ní National Economic Council ni wọ́n sọ ọ̀rọ̀ yìí ní ọjọ́ ajé.

0: Ọlọ́túndé òun ló sọ ọ̀rọ̀ yìí ní ọjọ́ ìṣẹ́gun ní ìlú Bìíní nígbà tí ó lọ wo àwọn àkànṣe iṣẹ́ èyí tí gómìnà náà dáwọ́lé tí ó sì lù lọ́gọ ẹnu wípé ó káre ọmọ ọ̀dọ̀ rere. Ó wá tún fi kún wípé àbẹ̀wò tí àwọn ṣe kìí ṣe pé bóyá àwọn fẹ́ wo kùdìẹ̀kudiẹ àwọn gómìnà tí àwọn ń lọ síbẹ̀ bí kò ṣe wípé àwọn iṣẹ́ kò ṣe mánì àti mánì gbàgbé ni àwọn ń ṣàbẹ̀wò rẹ̀. Àjọ WAEC ti fiyèsí ìdánwò ti ọdún 2026 síta tí wọ́n sì sọ wípé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n ní láti lọ sí àwọn iléeṣẹ́ àjọ yìí tó wà ní agbègbè wọn láti lọ wo nọ́mbà ìdánimọ̀ àti nọ́mbà tí wọ́n ò fi wọ inú àká èyí tí wọ́n ò sì rí èsì olùkówá wọn àti àwọn nọ́mbà ìdánimọ̀ tí wọ́n ń pè ní NIN èyí tí wọ́n yóò lò láti lè gbé èsì ìdánwò wọn jáde fún wọn. Èyí ni a ó fi ṣe àṣekágbárò yín tòní.
1: Ladies and gentlemen, my name is Semsi Alamanoso, known as the Enjoyment Landlord. And speaking right now, always listen to Sports Daily on Esan Banakola Radio. Make sure you